رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نحمده ونصلي على رسوله الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بقلب سليم إلى يوم لا ينفع مال ولا بنون وبعض. Akiwa ni Eku Alafia, Lori Radio, Tokpa FM 104.3. Lokurin ati lobirin, ekabo si ori eto ijo muslimi Ahmadiyya eto. To se wipe lori re na la mamu oro wa funwa latino al-Quran. Ati latino wa roba kariola nebiya Muhammad sallallahu alayhi wa sallam. Ati latenu atesinshi ohun tinse Imam Mahdi alayhi salatu wassalam papa julo latenu awon khulafa ati awon ni ti won se itele re lori ile leyin bati o pakoda gebi ati se babo lati ose to koja nigba ta nba wa so nipa Ima si ranti ti olong mwoba. Ari wipe, ninu ipoti agban la ye wale ni, oma e deni ya inse ni wipe, a tuik bi kita ni pa ima si ranti ti olong mwoba. Ibiti bobwa dari si takojuma, ouna ni bin se lowo, bin se lola ba o le mina o se di olomo laye ba o ni emi gan lara in se kole awon egbe mi nlo moto won nlo keke emi ni mo si fi ese rin ko iti si lowo mi gbogbo awon kan won yi ti omo ede niyan fi sokan in se ni in di wa lowo lati le mo ranti ti olohun oba lati le ma ranti wipe olohun oba kan be to se iseda wa to si se wipe agbodo ma ranti re ni ore kore ni gbogbo gba ta fi nbe laye a agbodo jina si ranti ti olohun oba ta ba lo wo dada a yin pe ninu alquran olohun oba ba deta ninu suratul ahzab won so bayi pe ya ayyuhallazina amanu Eyin teni gbagbo ninu emi Olorun oba lododo uskurullaha zikran kathira e ma se ranti ti Olorun oba e ma ranti temi Olorun oba ni opolopo igba wasabihuhu bukratan wa asila e ma se agbega temi Olorun oba laaro ati lale gbogbo asiko ta fi lole aye wa na lo ye ka fi mo ranti ti Olorun oba ipo ki ipo ti omo ede niyan ba bara re na lo ye pe ko mo da okan re pada so do Olorun oba ki wa lo fa gangan to fi je pe agbodo mo se ranti ti Olorun oba seri ranti ti Olorun oba yi ohun ni je ki omo ede niyan ko jina si ibaje Oun ni nje ki ome ede niyan ko suma Olorun oba. Oun ni nje ki ome ede niyan ki ko mo nbe ni ipo alaafia. Nitori pe ome ede niyan a ma ro wipe bohun ba ti lowo wahala ti tan bukata ti biya koda jaye jaye lohun o ma wa alaafia lohun o ma wa. Elomi a ma ro wipe bohun ba ti kole ko tun ni si wahala kan mi mo bohun na ba ti lowo abo ti ni mato ohun ti meribo ko ninu ada le aye lei mo yi pe iro la npa fun ara wa lati ojo ti olowo ti nlowo ko fi igba kan si mi ni owo lati igba ti kole nkole ko fi igba kan so wi pe bi ti mo ko de yi ti dabe opo na lo si wipe leyin igba to ba kokan
yóò tún wọ ọ̀nà àti kọ́ méjì. Bó bá pé méjì, yóò wá ọ̀nà àti kọ́ mẹ́ta. Ká wọ ilé ayé, ká wọ ọ̀lẹ́ ayé, kì í tó ẹnìkankan, kì í sì í fà wípé kí àlàáfíà kó mọ bẹ fẹ́nìkankan. Ọlọ́run ọba ọba dẹ́dá nínú Al-Qur'an, ó fi yé wa wípé àlẹ́zínà àmọ̀nú wàtàtùmá inú kùlùbùhùn bìzíkìrìlá alábìzíkìrìlá hí tàtùmá inú kùlùb. Àlẹ́zínà àmọ̀nú, àwọn ẹni náà tó ṣe wípé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ọba, wọ́n gbàgbọ́ wípé láìláha ìlàlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Kò sí ọba mìíràn yàtọ̀ sí Ọlọ́run ọba Allah. Bẹ́ẹ̀ sì ni Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ Ọlọ́run ọba ní ṣe, ẹrú sí ẹ sì ni pẹ̀lú. Wàtàtùmá inú kùlùbùhùn bìzíkìrìlá. Wọ́n sì ń bẹ ní ipò àlàáfíà. Wọ́n sì ń bẹ ní ipò ìfọkànbalẹ̀. Wọ́n ń bẹ lẹ́ni náà tí kò fòyà, tí kò jáyà. Lẹ́rí wípé wọ́n rántí ti Ọlọ́run ọba. Wàtàtùmá inú kùlùbùhùn. Ọkàn wọn ń bẹ nípò àlàáfíà bìzíkìrìlá pẹ̀lú ìmọ̀ràn ti Ọlọ́run ọba. Nítorí pé àlábìzíkìrìlá hí tàtùmá inú kùlùb. Nítorí pé nínú ìmọ̀ràn ìrántí Ọlọ́run ọba yìí nìkan lọ́kàn wa ó lè ní àlàáfíà. Nínú ìmọ̀ràn ìrántí ti Ọlọ́run ọba nìkan la lè ní àlàáfíà. Owó ò lè jẹ́ kíyàn ní àlàáfíà. Nítorí pé owó kọ́ ní ṣe àlàáfíà fẹ́ dà á. Ọlọ́run ọba, ọba dẹ́dá tó dá wa tó dáyé, òun ní ṣe àlàáfíà fẹ́ dà á. Arákùnrin kan ló lọ bá kárí ọlá Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam. Ibn Abbas, ọ̀nkú Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, lọ bá Ànábì pé fún mi ní àdúrà kan tí mò ń ṣe. Tí ń fi mọ̀ bẹ Ọlọ́run ọba. Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, ó sọ fún yín pé kó mọ sọ báyìí pé Allahumma inni as'aluka al-afiya. Ìgbẹ́rọ Ọlọ́run ọba, èmi tọrọ àlàáfíà lọ́dọ̀ tiwọ Ọlọ́run ọba. Ló bá lọ, ló bá ṣe àdúrà títí ló padà wá bá Ànábì. Pé káyọlá, àdúrà tó máa fún mi yìí kì í ṣe èyí tí mo fẹ́. Àdúrà tí yóò gùn, tí yóò jẹ́ pé tí yóò gbóná, òun ni mo fẹ́ kó fún mi. Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, ó wá fi ń yé wípé àdísẹ́ àlàáfíà ló tó, àlàáfíà ló ga ju gbogbo nǹkan lọ. Mélòó mélòó àwọn olówó tí ń bẹ ńlá ayé tó ṣe wípé owó wọn tí wọ́n ní wọ́n fi ń wà àlàáfíà káàkiri ni. Dúkìá tí wọ́n ní wọ́n fi ń wà àlàáfíà káàkiri ni. Kò sí ilé ọjọ́ kan ò ní mọ́ tó ṣe wípé wọn ò ní nǹkan tí wọ́n ó mọ lò láti lè jẹ́ kí àlàáfíà kó mọ bẹ fún wọn. Ìdí nìyí tí Ọlọ́run ọba fi ń sọ wípé nǹkan ilé ayé yìí kankan ò lè jẹ́ ká ní àlàáfíà. Àlàáfíà ọ̀dọ̀ Ọlọ́run ọba ní ń bẹ. Inú ìmọ̀ràn ìrántí ti Ọlọ́run ọba náà la lè ní àlàáfíà. Inú ìmọ̀ràn wípé Ọlọ́run ọba kan ló dá mi ìyọsìn tó yẹ kí n ṣe ńlá ayé tọ́lọ́run ọba tó dá mi yìí òun náà ni ó yẹ kí n ṣe fún. Ẹ̀yin olùtẹ́tí síwájú ọ̀wọ́n jùlọ, a gbọ́dọ̀ mọ̀ wípé ìmọ̀ràn ìrántí ti Ọlọ́run ọba ó pàtàkì nínú ìgbésí ayé ọmọ èdè ènìyàn, pàápàá jùlọ àwa tí a bá pe ara wa ní mùsùlùmí. Àwa tá à ń pera wa ní ọmọlẹ́yìn káyọlá Ànábìá Muhammad sallallahu alayhi wa sallam, a gbọ́dọ̀ tẹra mọ́ ìmọ̀ràn ìrántí ti Ọlọ́run ọba. Ọ̀pọ̀ ló ṣe wípé ó ń kírun lẹ́yìn irun kíkí rẹ̀ kò tún ní àǹfààní kankan àti ṣe ìrántí ti Ọlọ́run ọba. Inú ìrojú ni máa ń jẹ́ fún ipé kóhun jókòó kóhun ṣe àwọn gbólóhùn subhanallah alhamdulillah la hawla wa la quwwata àbí aláhu akbar nìkan. Ì máa ń rọ ọ̀pọ̀ ènìyàn lójú láti máa ṣe àwọn àzíkìrí wọ̀nyí. Tó sì ṣe wípé àwọn àzíkìrí yìí òun ní múni súnmọ́ Ọlọ́run ọba.
òun ní mú ni súnmọ́ ọlọ́run ọba. Àmọ́ àlàyé tó wà yẹn ká ṣe fún ara wa òun ni wípé bàbá wa gbìyànjú àti ṣe zikru yìí tí à ń rántí ti ọlọ́run ọba. Àzíkiri wa ṣíṣe kò gbọ́dọ̀ dá lé lórí àwọn gbólóhùn tá à ń kà ní èdè láhúbáwá nìkan. A gbọ́dọ̀ ṣe ìwádìí nípa ìtumọ̀ nǹkan tá à ń kà lẹ́nu. Nítorí pé bàbá dúró lórí àwọn gbólóhùn tá à ń kà ní èdè láhúbáwá nìkan kò ní lè ṣe wá láǹfààní tó wípé kí a mọ ìtumọ̀ nǹkan tá à ń kà ká wá mọ fi ọkàn bá nǹkan tá à ń kà lọ. Bá ṣe ń ka subhanallah mímọ́ ni fún ọlọ́run ọba. A gbọ́dọ̀ mọ̀ wípé subhanallah yìí ó túmọ̀ sí wípé mímọ́ ni fún ọlọ́run ọba. Bàbá wa mọ̀ wípé gbólóhùn tá à ń kà léléyìí ọkàn wa gbọ́dọ̀ jẹ́rìí sí nǹkan tá à ń kà jáde lẹ́nu wípé lóòótọ́ mímọ́ ni fún ọlọ́run ọba. Nígbà tá a bá sọ gbólóhùn Allahu Akbar, ọlọ́run ló tóbi jùlọ, ọlọ́run ló ga jùlọ, ọkàn wa gbọ́dọ̀ máa jẹ́rìí sí wípé lóòótọ́ àti lódodo ọlọ́run ló tóbi jùlọ. Nítorí pé bọ́kàn wọn ò bá jẹ́rìí sí nǹkan tá à ń kà, àzíkiri wa ò tíì pé. Méjèèjì ń jọ ń rìn ni. Bá a ṣe ń kà á ní láhúbáwá, a gbọ́dọ̀ mọ ìtumọ̀ rẹ̀. Ọkàn wa gan lára gbọ́dọ̀ máa jẹ́rìí sí nǹkan tá à ń kà lẹ́nu. Nítorí pé bàbá ní ọlọ́run ló tóbi jùlọ. Tó wá jẹ́ pé a tún ní nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ tá à ń pè yàtọ̀ sọ́lọ́run ọba. Ẹyin pé gbólóhùn tá à ń kà kò sí ní ìbámu pẹ̀lú ìwà wa. Kò sí ní ìbámu pẹ̀lú ìṣe wa. Nítorí pé lẹ́yìn tá a bá ń ṣe àzíkì fún ọlọ́run ọba, a tún ní nǹkan míì tá à ń kà kí wá láǹfààní gbólóhùn tá à ń kà jáde lẹ́nu. Àfi kí ọkàn wa kó wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ń jáde lẹ́nu wa ká tó lè jẹ́ ẹni náà tó ṣe pé ó ń ṣe àzíkì ní tòótọ́. Káyọ̀lá Anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi yé wa nínú hadith kan wípé yaqulullahu ta'ala ọlọ́run ọba ọba dẹ́dà ó sọ fún wọn wípé ana inda zanna abdi bi wa ana ma'ahu idha dhakarani. Wípé mi ọlọ́run ọba bí tí ẹrú sì mi ṣe lérò ń pa mi. Bí tí ẹrú sì mi ṣe ń ronú nípa ẹ̀mí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà lèmi náà yìí mọ ṣe ìṣesí sí. Bó bá mọ̀ wípé nínú ọkàn rẹ̀ bó bá mọ̀ wípé ọlọ́run ọba ọba ńlá ni, ọba tó ga jùlọ ni, ọba al-wahid ọba tí kò pé méjì ni, ọba al-qahhar ọba tó lágbára jùlọ ni, ọba tó kàǹkà lọ́lọ́run ọba tìyẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ó mọ fi ara rẹ̀ ọlọ́run ọba ó mọ fi ara rẹ̀ lẹ́ni tí ó tóbi jùlọ. Nígbà tó bá ń ṣe àdúà ọlọ́run ọba ó mọ gbàdúà rẹ̀. Ìdí ni tí Anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ fún wa nínú hadith mi wípé iná láha láyà takọ balkalbanga filila. Ipa ọlọ́run ọba ò yí gba àdúà ẹni náà tó bá ṣe wípé ó ń ṣe iyèméjì nípa ọlọ́run ọba. Ó ṣe àdúà tán ó wá ń ronú wípé nǹkan tí mo wá tọ ọ̀rọ̀ yìí ṣé ọlọ́run ọba lè ṣe fún mi níbí. Ṣé ọlọ́run ọba sì lè yọ̀ǹda rẹ̀ fún mi? Ṣó ṣeé ṣe kọ́lọ́run ọba fún mi ní nǹkan tí mò ń tọrọ? Tóun sọ ìrètí nù nípa tọlọ́run ọba tóun wá ń wá nǹkan míì dìnà tóun wá nǹkan míì lọ. Ọlọ́run ọba ní òun yìí gba àdúà ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀. Òun náà ló fi sọ wípé udhulaha wa antum mukinuna bil hijaba. Ẹ mọ pé ọlọ́run ọba lẹ́ni náà tó ṣe wípé ọkàn rẹ jókòó dingbin, ọkàn rẹ jókòó dáadáa wípé dájúdájú ọlọ́run tí mò ń pè yìí òun náà lẹni tó lè dá mi lóhùn. Lànàbí fi ń tẹ̀síwájú wípé bó bá ṣe ronú pa ọlọ́run ọba bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ó mọ fi ara rẹ̀. Bó bá mọ̀ ń pa ọlọ́run ọba tó gbàdúà lọ́lọ́run ọba tìyẹ yóò mọ gbàdúà rẹ̀. Tó bá mọ̀ wípé ọlọ́run ọba tí ń dáàbòbò ẹ̀ dá lọ́lọ́run ọba tìyẹ yóò mọ dáàbòbò ẹ̀. Wà á ná máa hu ìzáza káwọ́ ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba sọ fóun wípé òun máa ń bẹ pẹ̀lú ẹrúsí tòun tí ń ṣe ìrántí ti tòun. Ẹrúsí ọlọ́run ọba tí ń ṣe àzíkiri fọlọ́run ọba, ọlọ́run ọba máa ń bẹ pẹ̀lú irú ẹrúsí yìí.
فإن ذكرني في نفسه ذكرته في نفسي بابا سيبي بي ẹrú sí ọlọ́run ọba yìí ó jókòó ó ń ṣe àzíkiri fọlọ́run ọba ní ìdákẹ́jẹ́jẹ́ tó ń ṣe nínú ààrẹ̀ ọlọ́run ọba ní èmi gan lára ọlọ́run mímọ̀ sí ìrántí irú ẹni bẹ́ẹ̀ lọ́kàn ara mi. Wà ń zakarọ ní fi málàìn zakartuhu fi málàìn khairin minhum tó bá wá ṣe wípé ó ń ṣe ìrántí mi ní àwùjọ èèyàn ńṣe ní èmi gangan ọlọ́run ọba ìtún máa ṣe ìrántí irú ẹni bẹ́ẹ̀ láwùjọ ní àwùjọ tó lápọnlé ju àwùjọ tóun ti ń ṣe ìrántí tèmi ọlọ́run ọba ìyẹn ni pé ọlọ́run ọba ó mọ ṣe ìrántí ẹni tí ń ṣe àzíkiri láwùjọ wọn màlẹ́kà débi wípé ọlọ́run ọba ó tún gba wọn màlẹ́kà láṣẹ láti mọ rántí irú ẹni bẹ́ẹ̀ láti mọ dáhùn sí àdúrà irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ń ké pe òun ọlọ́run ọba tó ń ṣe àzíkiri fóun ọlọ́run ọba. Àdìsí yìí ń fihàn wá wípé irú ìrònú irú èròngbà ta ní sọ́lọ́run ọba náà lọ́lọ́run ọba yóò mọ fífi rẹ ẹ̀ràn wá. Àzíkiri tá à ń ṣe ń ṣe àgbéga fún wa lọ́dọ̀ ọlọ́run ọba ni ń mú wa súnmọ́ ọlọ́run ọba ni ń mú wa di ọ̀rọ̀ ọlọ́run ọba ni bàbá ṣe àzíkiri bó ṣe tọ́ àti bó ṣe yẹ bàbá ṣe é lórí wípé a mọ nǹkan tá à ń sọ jáde lẹ́nu tí ìwà wa ó sì wà ní ìbámu pẹ̀lú nǹkan tá à ń sọ nítorí pé ẹni bá rántí ọlọ́run ọba kò ní hùwà jìbìtì ẹni bá rántí ti ọlọ́run ọba kò ní hùwà tẹ̀bẹ̀lẹ́kú ọ̀tẹ̀ kò ní sí lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ìwà jàgílíjàgan kò ní sí lọ́wọ́ irú ẹni tí rántí ìtọ́lọ́run ọba irú ẹni yìí yóò mọ wá rírì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ni yóò jẹ́ ẹnìkan tí rin pẹ̀lẹ́ láwùjọ yóò jẹ́ ẹnìkan tí ó rìn tútù yóò jẹ́ ẹnìkan tó ṣe wípé gbogbo ìwà rẹ ó fi ń jọ ti ànábìà muhammad sallallahu alaihi wasallam. Níbòmí an aisha radhiyallahu anha láti ẹnu hazrat aisha ìyàwó ànábìà muhammad sallallahu alaihi wasallam qalat ó sọ báyìí ipe kana nabiyu sallallahu alaihi wasallam yazkuru llaha ala kulli ahyanihi ipe ehi anabi muhammad sallallahu alaihi wasallam ni gbogbo igba aye re ni gbogbo ipo ni gbogbo aye ni gbogbo ona na lo fi man se ran titi olohun oba anabi ò ní bí igba pàtó kan pé ìgbà tí mo fẹ́ fi mọ́ ṣe àzíkiri lélẹ́yìí lórí ìrìn ni lórí ìjókòó ni níbi ọjà ni níbikíbi tí anabi bá bá ra rẹ̀ ní fi mọ́ ṣe ìrántí ti ọlọ́run ọba nítorí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìrántí ti ọlọ́run ọba yìí ni yóò mọ di wa lọ́wọ́ láti wa ìbàjẹ́ ìwọ tó ń ṣe ìrántí ti ọlọ́run ọba tó ṣe ń pé ètè rẹ ẹnu rẹ òfin rántí ìtọ́lọ́run ọba ọrọ̀ àlùfáàṣà ò ní jáde lẹ́nu rẹ̀ ìwọ tó bá jẹ́ wípé òun ṣe àzíkiri ìwà àlùfáàṣà kò jìnnà sẹ́nu rẹ̀ ìwà àlùfáàṣà kò kúrò lọ́wọ́ rẹ̀ á jẹ́ pé àzíkiri tó ń ṣe kò tí ì pé ò ṣe lè rí ìlànà tí káyọ̀lá ànábì muhammad sallallahu alayhi wa sallam nítorí pé àzíkiri ó gbọ́dọ̀ gba ìwà ìbàjẹ́ kúrò lọ́wọ́ ọmọ ìdí ènìyàn ni yóò sì sọ adì ẹni ọ̀tún ìdí ni tí aisha radhiyallahu anha wọn fi ń ṣe ìrántí yìí fún wa ipe káyọlá ànábì muhammad sallallahu alaihi wasallam ẹni tó ga jùlọ nínú ọmọ ìdí ènìyàn ń ṣe ni wípé gbogbo ọgbà ayé rẹ gbogbo ipò tó bá bára rẹ náà ló fi mọ ṣe ìrántí ti ọlọ́run ọba kò fi ìgbà kan gbàgbé ìrántí ti ọlọ́run ọba gbogbo ọgbà náà ni mọ ṣe ìrántí nípa ọlọ́run ọba. Níbòmí ànábì muhammad sallallahu alaihi wasallam wọn ṣe àlàyé fún wa nípa àwọn gbólóhùn tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ ẹni ahabul kalami ilallahi arba ó ní àwọn gbólóhùn mẹ́rin kan ń bẹ tó ṣe wípé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí wọn àwọn gbólóhùn ọ̀hún náà ni subhanallah mímọ́ ni fún ọlọ́run ọba walhamdulillah gbogbo ọpẹ́ gbogbo ìyìn tí ọlọ́run ọba walailaha illallah kò sí ọba mìíràn yàtọ̀ sí ọlọ́run ọba allah ọba aṣọ wàllọ́hu akbar
ọlọ́run ọba ló tóbi jùlọ. Anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n á tẹ̀síwájú nínú àdísì wọn ní láyàdùrúkà bí ayéhì nà bàdá àtà. Kò sí èyí tó bá ti wù ẹ́ nínú gbólóhùn yìí ló lè fi bẹ̀rẹ̀. Bó bá wù ẹ́ ó lè fi láìláha ìlàlá bẹ̀rẹ̀. Bó bá wù ẹ́ ó lè fi alihamudulilayi kó fi bẹ̀rẹ̀. Ibikíbi tó bá bẹ̀rẹ̀ nínú gbólóhùn yìí ó mọ rí ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni. Àgbéga ló fi ń ṣe fún ọlọ́run ọba. Ìdí ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé bàbá ṣe àzíkìrì a gbọ́dọ̀ ṣe ìwádìí nípa nǹkan tá à ń sọ. Kí ni ìtumọ̀ nǹkan tí mò ń sọ jáde lẹ́nu? Ǹjẹ́ nǹkan tí mò ń sọ yìí ó wà ní ìbámu pẹ̀lú ìwà mi? Ìwọ tó ń sọ láá ìlàhà ìlàlá tó ń sọ wípé kò sí ọba mìíràn mọ́ yàtọ̀ sọ́lọ́run ọba Allah, ṣùgbọ́n ìwọ náà là ń rí níbi tí kò yẹ ká bá mùsùlùmí? Ìwọ náà ló ń tẹsẹ̀ lé ìbọ́? Ìwọ náà ló ṣe wípé òun mú nǹkan míì tì sára ọlọ́run ọba? Àzíkìrì tó ń ṣe kò tí ì pé. A gbọ́dọ̀ ṣe ìwádìí nípa ìtumọ̀ nǹkan tá à ń sọ jáde lẹ́nu nígbà tá a bá ń rántí ìtọ́lọ́run ọba. Bàbá ṣe eléyìí, eléyìí ó máa jẹ́ ká máa jìnnà sí àwọn ìwà ìbàjẹ́. Àzíkìrì wa a gbọ́dọ̀ ṣe débi wípé ọkàn wa yóò máa jẹ́rìí sí nǹkan tá à ń sọ jáde lẹ́nu. Nínú hadith kan, Anabi Muhammad sallallahu alaihi wasallam, arákùnrin kan ló wá bá Anabi Muhammad sallallahu alaihi wasallam. Ó ní ya Rasulallah, ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba, inna shara'i'a al-islami qad kusirat alayya. Ibi káyọ̀lá, ṣèrí ṣàríà ìsìlám yìí, ṣàríà ẹ̀sìn ìsìlám ó ti pọ̀ jù débi wípé ó ti ní mi lára, ó pọ̀ lé mi lórí. Ká tó kírun, ká tó yan zaka, ká tó ṣe gbá, ká tó ṣàwo, ẹ wá wo òfin Al-Qur'an ló pọ̀ jantorẹ yìí, èwo ni mo fẹ́ mú ṣe ń bẹ̀? Ó ti pọ̀ jù. Káyọ̀lá Anabi Muhammad sallallahu alaihi wasallam, arákùnrin yìí wá béèrè lọ́wọ́ Káyọ̀lá wípé fa akhbirni bi shay'in atashabbathu bihi. Fún mi ní èrò nípa nǹkan tí mò ń ṣe àbí tí mò ń sọ tó ṣe wípé mi di ọ̀rọ̀ mọ́ eléyìí tí yóò sì fi tẹ ọlọ́run ọba lọ́rùn. Kọ́ọ̀lá Anabi Muhammad sallallahu alaihi wasallam ó fún ọ̀rẹ́ wa lésì. Ó ní láyà záálù lìsànúkà rọ́tbàn mínzíkìrìlá. Anabi sọ fún ipe láyà záálù lìsànúkà, sórí ẹnu rẹ yìí má fi ìgbà kan dákẹ́ ìmọ̀ọ́sí ìrántí ti ọlọ́run ọba pẹ̀lú ẹnu rẹ̀. Ẹnu tó ní tọ́lọ́run ọba yọ̀ǹda fún ẹ, má fi ìgbà kan fi dákẹ́ ìmọ̀ọ́sí ìrántí tọ́lọ́run ọba pẹ̀lú ẹnu tọ́lọ́run ọba yọ̀ǹda fún ẹ yìí. Bó bá ṣe eléyìí, dandan ni ó di àyànfẹ́ tọ́lọ́run ọba. Nǹkan tí ọlọ́run Anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fi iye wa nínú àdísì yìí ni wípé o lè jẹ́ ẹni tí ń ṣe ìrántí ti ọlọ́run ọba tí ṣàríà ìsìlám kó wá nira fún ẹ. Òfin ọlọ́run ọba nínú Al-Qur'an kò lè ní ẹ lára nígbà tó bá jẹ́ ẹnìkan tí ń ṣe àzíkìrì fọlọ́run ọba. Ìrun kíkí kò lè ní ẹ lára láti máa kí bó bá jẹ́ ẹnìkan tí ń ṣe àzíkìrì fọlọ́run ọba, nítorí pé ìrun kíkí fún ara rẹ̀ zikru ni, àzíkìrù láà ni. Ìrántí ìtọ́lọ́run ọba ni ìrún kíkí fún ara rẹ̀ náà. Kò sí ẹni náà tó ṣe wípé ó dì mọ́ àzíkìrì ṣíṣe tó ń rántí ìtọ́lọ́run ọba ní òrèkóòrè tó ṣe wípé kìí ṣe ìgbà tí ń bá ń bẹ nínú ìnira nìkan. Ìgbà tí ọlọ́run ọba bá gbé àdánwò ba, ìgbà tí wájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà mọ́, ìgbà tí gbogbo nǹkan bàjẹ́ ló wá ń bèrè wípé irú gbólóhùn ló yẹ kí n máa kà, irú ọmọ orúkọ ọlọ́run ọba ò ní máa kà tí ń fi mérí bọ́ kúrò nínú àdánwò tí mo wà nù rẹ̀ yìí? Kì í ṣe eléyìí là ń sọ, nítorí pé kì í ṣe ìgbà tí nǹkan bá bàjẹ́ nìkan lèèyàn gbọ́dọ̀ máa rántí ìtọ́lọ́run ọba. Àti nǹkan bàjẹ́ o, àti nǹkan da o, nínú ìdẹ̀kùn láwa o,
ninu inira la wa o ni ninu irorun ni alaafia la wa ni o abi inu aile ara la wa agbodo ma se iranti tolorun oba idi ni ta ba se akiyesi daada ninu awon opo marun islam tolorun oba pa lase lati ma tele marun ni ṣugbọn ninu marun ohun èyí tí ọlọ́run ọba ṣe ní dandan tó ṣe wípé kò sí àní-àní bó lọ wájú bó lọ sẹ́yìn bó lálàáfíà bó ò lálàáfíà o gbọ́dọ̀ ṣe òun náà ni àṣọlá lẹ́yìn kálímà ipe láìláha ilọ́lá muhammadu rasulillah sallallahu alaihi wasallam èyí tó tún wá pin dandan tó yẹ kí mùsùlùmí máa ṣe òun ni irun kíkí bó o bá lálàáfíà o lè fi àwẹ̀ sílẹ̀ bó o bá tún ní agbára o lè fi mákà lílọ sílẹ̀ di ìgbà tó o bá lágbára bó o bá tún wá lágbára zaka gan lára kì í ṣe dandan fún ẹ ṣùgbọ́n irun kíkí tó jẹ́ zikrullah ìrántí tọlọ́run ọba dandan ni fún mùsùlùmí láti máa kí nítorí pé ìrántí ti ọlọ́run ọba yìí ó ṣe pàtàkì fún mùsùlùmí dandan sì ni kí mùsùlùmí kó máa rántí ti ọlọ́run ọba mùsùlùmí tó bá ń bẹ tó ṣe pé kò rántí ti ọlọ́run ọba mo ka àdìsí fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ànábìá muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àpẹẹrẹ mùsùlùmí tó rántí tọlọ́run ọba àti èyí tí kò rántí tọlọ́run ọba ó dàbí òkú àti àlàyé èyí tí rántí tọlọ́run ọba yìí òun gangan lálàyé ṣùgbọ́n ẹni tí kò rántí tọlọ́run ọba tó pera ẹ̀ ní mùsùlùmí òkú ló jẹ́ ní ìlànà ìgbàgbọ́ kì í ṣe òkú lára ṣùgbọ́n òkú ló jẹ́ ní ìlànà ti ìgbàgbọ́ ló fi jẹ́ wípé kíni a gbọ́dọ̀ mọ wípé ìrántí ọlọ́run ọba ṣíṣe dandan ni fún wa láti mọ ṣe ànábìá muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa nínú hadith kan ẹni man qala subhanallah wa bihamdihi fi yawmin mi'ata marratin ẹni náà tó bá ṣe wípé ó bá ń ka gbólóhùn subhanallah wa bihamdihi ní ọgọ́rùn-ún ìgbà lójúmọ́ kan ṣoṣo gbogbo ẹ̀ṣẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ bá ti ṣẹ̀ ọlọ́run ọba ó máa forí rẹ̀ jì í tá bá wò ó dáadáa nǹkan tí ànábì ń sọ fún wa nínú hadísì kì í ṣe wípé ká jókòó ká wá sọ subhanallah wa bihamdihi ló bá tán síbẹ̀ o ṣùgbọ́n ìwà wa ìtumọ̀ gbólóhùn tá a kà yìí ó gbọ́dọ̀ máa ràn nínú ìgbésí ayé wa ìwọ tó ń sọ subhanallah wa bihamdihi tí ìwà ìbàjẹ́ tún kún lọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ àǹfààní àdìsí yìí o ìwọ tó ń sọ subhanallah wa bihamdihi tó ò yí kírun déédéé ó lè jẹ́ àǹfààní àdìsí yìí nítorí pé àzíkiri tó ń ṣe kò gba ìwà ìbàjẹ́ lọ́wọ́ rẹ̀ kò sì sún ẹ mọ́ ọlọ́run ọba kò mú ẹsùn mọ́ ọlọ́run ọba a gbọ́dọ̀ máa kíyèsí nípa àwọn nǹkan tá à ń kà nínú ìran àbí nígbà tí a bá ń ṣe àzíkiri bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àzíkiri ó jẹ́ nǹkan kan tí ń jẹ́ kí a lè máa ṣe ìrántí ti ọlọ́run ọba irun kíkí fún ara rẹ̀ àzíkiri ni níwájú ti ọlọ́run ọba eléyìí tí a ó sọ fún ara wa lénìí òun náà lélẹ́yìí nítorí pé tá a wá wojú aago a rí pé àkókò tí a máa ń bù fún wa ó ti kọjá ẹ ṣeun tí ẹ tẹ́tí sí wa lénìí abẹ̀yìn ẹ tẹ̀síwájú ní.

sí gbogbo ẹyin èèyàn wa nílé lóko olódò lọ́nà ipe ẹkú títẹ́ tílé kò sí wa láti ojúlẹ̀ṣẹ́ wa rádíò tọ́pá sanka pointura fm tó wà ní gbọgbanú níbi tí agogo òmókànlá ti lù tó ti ń kọjá ìṣẹ́jú mẹ́rin lọ́dọ̀ ti wà níbi là ń kí wa pé ẹ káàbọ̀ sí orí àkójọpọ̀ àwọn ìròyìn tí inú ọ̀sẹ̀ tí ó ń parí yìí ǹjẹ́ láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ ìkórè àwọn ìròyìn náà. Nínú ìròyìn wa ti ọjọ́ ti tòní ẹ máa gbọ́ nípa àwọn òfin sèná èyí tí wọ́n gbà wọlé. Kí ni ìjọba lè rí ní ìrètí rẹ̀ láti gbà lọ́wọ́ sèná? Tàná àti Bóníyá yípàdé ara wọn. Àwọn ọmọ ilé ìwé àti àwọn akẹ́kọ̀ọ́ ń gba ìwé ìmọ̀ kún ìmọ̀ ní àpla pé ìjọba ṣe ìrànlọ́wọ́ owó fún àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin ìrẹsì àti òwútùtú. CNSR fẹ́ fi ètò sí ìjàmbá orí ọ̀nà. Wọ́n fi ọjọ́ kún ọjọ́ ọdún Fudun Days. Bákan náà ni àǹfààní ọmú fún àwọn ọmọ ìkókó. Láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Lẹ́ẹ̀kan sí akí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹkú etí léko ẹkú títẹ́ tí léko sí wa láti ojúlẹ̀ṣẹ́ wa rádíò tọpá sanka pointura fm ta fi ìkalẹ̀ sí ìgbọgbanú. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìròyìn tẹ gbọ́ ìkórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín Fátàn Màsíátù. Nídìí ẹ̀rọ lọ́nkọ ìyáàfin Sebastian Yawede ní ò jẹ́ kẹ gbọ́ mi bó ti tọ́ àti bí ó ti yẹ. Ǹjẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa àwọn òfin sèná èyí tí wọ́n gbà wọlé? Àwọn òfin tí sèná gbà wọlé tí kú constitutionnel gbà wọlé èyí tí wọ́n mẹ́nubà tó ṣe pàtàkì tí Jules Bade mẹ́nubà. Ó mẹ́nubà nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ èyí tí wọ́n bá tí wọ́n gbà kalẹ̀ ní ilé iṣẹ́ amóhùntí àgbọ́. Ǹjẹ́ ilé iṣẹ́ ìdájọ́ gíga ó tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ àti gbàdé ìgbà? Nítorí náà ni ó ṣeéṣe ni wọ́n ṣe ṣe ìpàdé. Abala ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ ajé èyí tí a mọ̀ sí section administrative fún ọdún yìí ọdún 2026. Ìpàdé yìí ni wọ́n gbé kalẹ̀ ní ọjọ́ ajé ìpàdé kejì ti ọdún 2026 tí a wà nínú èyí. Wọ́n ṣètò rẹ̀ láti fi ṣe àyẹ̀wò oríṣiríṣi sí òfin tí wọ́n lè gbà wọlé tí a mọ̀ sí tax fundamental àti ti èyí tí a mọ̀ sí audience juridictionnel gẹ́gẹ́ bí alága hokku de justice Danji Yamu ti ṣe àlàyé tí a gbọ́ tí wọ́n sì ṣe iṣẹ́ lára rẹ̀ ní hokku de justice tí wọ́n sì ti pa bẹ́ẹ̀.

ṣe àtúnṣe rẹ̀ tí ó fi múná dóko dáradára bó ti tọ́ àti bí ó ti yẹ. Tí a bá kó ń bẹ̀ ńkọ́, a máa sọ fún wa pé kí ni ìjọba lè ní ìrètí láti gbà lọ́wọ́ Sena. Ohun tí ìjọba lè ní ìrètí láti rí gbà lọ́wọ́ Sena, àkọ́tún ètò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sórí afẹ́fẹ́ ní Benin. Èyí ni àkọ́tún ètò ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ mínísítà àgbọ̀rọ̀ ìjọba sọ níbi awuyewuye kan tó wáyé ní ilé iṣẹ́ amóhùnmáwòrán tí mínísítà náà sì fún wọn ní èsì rẹ̀. Àkọ́tún ètò Sena ni eléyìí jẹ́ ní orílẹ̀ èdè wa gẹ́gẹ́ bí àkọ́tún ètò fún àwọn ọ̀jọ̀gbọ́n lórílẹ̀ èdè wa, eléyìí tó jẹyọ níbi ìpàdé wọn gẹ́gẹ́ bí èsì tí Wilfred Lyon Mugbeji àgbọ̀rọ̀ ìjọba sọ tí ó sọ tí a gbọ́ nínú ọ̀sẹ̀ tí ó ń parí lọ yìí. Ǹjẹ́ gbogbo wa pátápátá a kí wa pé ẹ kú etí ni kò. Talon àti Boniyayi wọ́n pàdé ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ aláṣẹ ìjọba ni ètò náà kójọ pọ̀ tí wọ́n pàdé rí ara wọn lẹ́yìn ìjọba tuntun tó wáyé. Eléyìí tó jọni lójú ni ti Talon àti Boniyayi tí wọ́n ti jùmọ̀ jẹ́ alákòóso ara wọn nígbà kan rí tí ètò àkọ́tún Sena tún kó wọn pọ̀ tí wọ́n tún padà ń ṣe ìpàdé tí wọ́n ṣe kíni tí wọ́n sì fa ara wọn mọ́ra bí ọmọ ìlú kan náà láti jíròrò pọ̀ bí ọmọ ìlú kan náà. Jẹ́ ìpàdé àwọn olótú ìjọba méjèèjì Yaya àti Talon ní Sena jẹ́ àpẹẹrẹ elétò àjọṣepọ̀ tó múnádóko tó sì fi ètò òṣèlú rere hàn gẹ́gẹ́ bí Eloge àti Yvette ti sọ pẹ̀lú ètò òṣèlú tí ó ń tẹ̀síwájú nínú orílẹ̀ èdè wa Benin. Àwọn ọmọ ilé ìwé àti àwọn akẹ́kọ̀ọ́ ń gba ìmọ̀kún ìmọ̀ ní àplapé. Àwọn ọmọ ilé ìwé tí a mọ̀ sí élèvà àti akẹ́kọ̀ọ́ ní ẹkùn àplapé ń gba ìmọ̀kún ìmọ̀ lórí iṣẹ́ wọn àti ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin wọn, eléyìí tí Agence Nationale de l'Emploi ṣètò rẹ̀. Ǹjẹ́ láti ẹnu Romain nípa abala ẹlẹ́ẹ̀kẹrin náà tí wọ́n ṣe tí Hippolyte Natabu tó jẹ́ baálẹ̀ ẹkùn ti àplapé tí ó sọ ti a gbọ́. Wọ́n ṣe bẹ́ẹ̀ láti fún àwọn ọ̀dọ́ ní irinṣẹ́ pàtàkì fún ètò èyí tí a mọ̀ sí Académique et Professionnel. Baálẹ̀ ẹkùn tí a mọ̀ sí Kufo ó sọ pé ó yẹ kí a kan sára sí ètò ANPE nítorí ìrànlọ́wọ́ rẹ̀ fún àwọn ọ̀dọ́ torí èrò iṣẹ́ wọn ní ọjọ́ iwájú gẹ́gẹ́ bí Rufiano ti Damenda tó sọ nínú ọ̀rọ̀ náà tí a gbọ́. Yàtọ̀ àyájọ́ ẹlẹ́ẹ̀kẹrin ètò àyájọ́ ìfiọ̀nà ANPE mọ́ àtìlẹ́yìn àìríṣe nípa fífi ọ̀nà mọ́ni ni gbogbo eléyìí jẹ́ tí wọ́n ṣe. Lani ká fi tó gbogbo ẹ̀yìn èèyàn wa létí ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa látòjúléṣẹ́ wa rà bí ò tọ́pá. Ǹjẹ́ ìjọba ṣe ìrànlọ́wọ́ owó fún àwọn àgbẹ̀ tí wọ́n máa ń gbin òwú àti ìrẹsì? Àwọn àgbẹ̀ tí wọ́n máa ń gbin òwú tútù àti ìrẹsì tí àwọn nǹkan tí wọ́n gbìn lọ́dún tó kọjá kò yùn mọ́ ni ìjọba ṣe ìrànlọ́wọ́ owó fún wọn. Ìjọba fún wọn ní ìwé ṣẹ́ẹ̀k láti fi lè ti wọ́n lẹ́yìn fún àdánù tí ó dé sí wọn, kí wọ́n fi lè rí ọ̀nà àbáyọ láti fi lè tún àwọn ohun tí ó ti bàjẹ́ ṣe. Nítorí ìdí kan ni ìjọba orílẹ̀ èdè wa ló fi ṣe ètò yìí ní ọdún 2024 láti fi lè jèrè, ṣùgbọ́n tí kò yàn wọ́n rárá. Ǹjẹ́ fún ìpolongo yìí àwọn àgbẹ̀ bíi 1,900 tí wọ́n máa ń gbin ìrẹsì àti òwú tútù ni wọ́n jèrè ìwé couverture ti assurance ti ń ṣe ìwé mádàndófò. Ọ̀gbẹ́ni Gani Badu Tamu, ẹni tí ó ń ṣe aṣojú àwọn tí wọ́n jèrè owó náà, ó sọ̀rọ̀ ní oríṣiríṣi. Ayẹyẹ gbígbé ìwé owó náà fún wọn ó wáyé
ní ìṣojú mínísítà tí ó mójútó iṣẹ́ àgbẹ̀ ohun ọ̀sìn àti ẹja pípa. Mínísítà náà ó rọ mínísítà tí à ń sọ yìí ń kọ́ ó rò wípé ètò àti lẹ́yìn ìwé owó tí wọ́n ṣe fún wọn yóò tì wọ́n lẹ́yìn gẹ́gẹ́ bí bándàndófò fún ètò àtìlẹ́yìn àdánù lórí àgbẹ̀ ṣíṣe tí wọ́n ṣe. Ọ̀rọ̀ nípa ètò àtìlẹ́yìn mádàndófò àgbẹ̀ ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọṣepọ̀ tí ó ń bẹ láàrin ojúlé iṣẹ́ mínísítà tí mójútó àgbẹ̀ ohun ọ̀sìn àti ẹja pípa pẹ̀lú gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí eléyìí. Ǹjẹ́ Stephanie Guha ni ọ̀gá tí ó tẹ̀lé ọ̀gá cooperative ti SUS ní orílẹ̀ èdè wa Benin. Ètò àtìlẹ́yìn mádàndófò fún àgbẹ̀ ṣíṣe ó wà fún àtúnṣe ohun tó ti bàjẹ́ fún àwọn 100+ àwọn àgbẹ̀ àti àwọn olóhun ọ̀sìn ní àwọn ìpínlẹ̀ 12 ní orílẹ̀ èdè wa Benin. CNSR fẹ́ fi ètò sí ìjàmbá orí ọ̀nà. Wọ́n ti ṣetán láti fi ètò sí àwọn ìjàmbá tó máa ń wáyé ní orí ọ̀nà ní orílẹ̀ èdè wa Benin. Nítorí náà ni wọ́n ṣe fi ẹsẹ̀ ètò kan múlẹ̀ láti máa mójútó àwọn ìjàmbá tó bá wáyé ní orílẹ̀ èdè wa ní òrèkóòrè. Ìjókòó náà sì wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ilé iṣẹ́ CNSR tí a mọ̀ sí Centre National de Sécurité Routière ní Kalabi Bakita tí àwọn elétò tí a mọ̀ sí Mobilité Urbaine du Grand Nouakchott Ọ̀gbẹ́ni Ludovic Bleku ń ṣe alámòjútó rẹ̀ ní Centre National de Sécurité Routière. Ọ̀rọ̀ ìfinihàn lẹ́yìn ìjàmbá ṣe pàtàkì ní ọ̀gá aláṣẹ kan ní CNSR kan. Ọ̀gá kan ní CNSR ó sọ ẹ̀foríjì mi tí a gbọ́ láti ẹnu Ọ̀gbẹ́ni Ludovic Bleku. Ǹjẹ́ ọ̀rọ̀ náà farahàn kedere láàrin Mobilité Urbaine ti Grand Nouakchott àti CNSR kí a fi ẹ̀bùn levier fi ṣe ìgbàlà ẹ̀mí ní orí àwọn ọ̀nà wa tí à ń gbà lọ tí à ń gbàbọ̀ kí Ọlọ́run ọba Elédùmarè kó sì máa ṣe kíni kó máa jẹ́ olùṣọ́ wa. Wọ́n fi ọjọ́ kún ọjọ́ ọdún Vodun Days ní orílẹ̀ èdè wa Benin fún ayẹyẹ ọdún òrìṣà tí ó ń bọ̀. Ìjọba ti fi ọjọ́ kún àwọn ọjọ́ ọdún Vodun Days tí wọn yóò fi máa ṣe ayẹyẹ ọdún náà. Bẹ̀rẹ̀ láti ọdún tí ó ń bọ̀ odindi ọjọ́ méje ni ayẹyẹ ọdún náà yóò fi máa ṣe kíni máa fi wáyé yàtọ̀ sí ọjọ́ mẹ́ta tí wọ́n fi máa ń ṣe tẹ́lẹ̀ rí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n fi ṣe kíni wọ́n fi sọ bẹ́ẹ̀ tí Ọ̀gbẹ́ni Wilfried Leander Ngbeji mínísítà alágbẹnu ọ̀rọ̀ ìjọba sọ. Ó ti sọ bẹ́ẹ̀ tí a gbọ́ àwọn ọjọ́ òrìṣà Vodun Days wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ohun ni ó mú dání tí ó ń bẹ ní ìkáwọ́ Benin. Àwọn ohun tí ìjọba ń sọ sí ọjọ́ òrìṣà yìí lè mú àkíyèsí púpọ̀ dání nígbàtí a mọ̀ pé ìlú ẹlẹ́sìn ni a jẹ́ ní orílẹ̀ èdè wa Benin. Gẹ́gẹ́ bí Ọ̀gbẹ́ni Leander Ngbeji agbẹnu ìjọba sọ̀rọ̀ ti wí tí a gbọ́ láníkà fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí kó tó di pé a máa lọ ń kọ́ a máa sọ̀rọ̀ sí ọ̀rọ̀ pàtàkì tó ń bẹ nínú ọmú funfun ọmọ ìkókó. Púpọ̀ àwọn èèyàn bẹ tó jẹ́ pé tí wọ́n bá bímọ tán wọ́n máa ń mójútó ọmú funfun àwọn ọmọ wọn bó ti tọ́ àti bí ó ti yẹ láti ìgbà tó ti bí ọmọ láti oṣù kínní títí dé oṣù kẹfà. Àwọn ẹlòmíín sì wà tí wọ́n bá bímọ bẹ́ẹ̀ tó bá fún ọmọ náà lọ́mú fún oṣù mẹ́ta bẹ́ẹ̀ gbogbo ìtókù wọ́n bá fún lọ́mú díẹ̀ wọ́n fomi le àbí kán fi àwọn nǹkan oúnjẹ mìíràn le bíi kókó bẹ́ẹ̀ káwọn ọmọ náà kán máa mu. Gbogbo eléyìí jẹ́ nǹkan kan tó burú jáì nítorí pé ọmú tí àwọn ọmọ wa mú ń kọ́ ó dà gẹ́gẹ́ bí gbogbo oúnjẹ fún àwọn ọmọ ìkókó tí a bí. Tí ọmọ kan bá sì mu ọmú ìyá rẹ̀ dáradára ó máa ń ní àánú ìyá rẹ̀ gan-an ni ó sì máa ń ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé tíru ọmọ yìí bá bẹ̀rẹ̀ iléèwé kódà yóò máa ní ìlọsíwájú sí ni. Yàtọ̀ sí gbogbo eléwọ̀nyí tí à ń sọ
tí ọmọ òkókó tó bá ń mu ọmú ìṣesí rẹ máa ń yàtọ̀ sí ọmọ tí wọn bá fún ní ọmú dáradára. ọ̀pọ̀lọpọ̀ ewu ló sì wà nínú ẹ̀ nítorí ọmọ mu ọmú díẹ̀ ó sì mu omi díẹ̀ àbí wọ́n fi oúnjẹ díẹ̀ sí ó máa ń jẹ́ kí àárẹ̀ kó máa yọrú ọmọ yìí láàmú gan-an ni. ẹ rí i pé ara ọmọ yìí kò ní dán kò ní dàbí ẹni tó ń jẹun yóò kàn wà ń bẹ̀. tí a bá lè gbìyànjú ká fún ọmọ wa lọ́mú nìkan títí tí ó fi pé ọ̀sẹ̀ oṣù mẹ́fà yóò dá lọ́pọ̀lọpọ̀ tá a bá sì ṣèyẹn tán ó dára ó sunwọ̀n kọ́mọ wa mu ọmú títí fún ọdún kan àbọ̀ bẹ́ẹ̀ kó tó di pé a lè wá gba ọmú lẹ́nu ọmọ wa. ǹjẹ́ gbogbo eléyìí wọ̀nyí ẹni tó bá múra tó bá ń fún ọmọ ẹ̀ lọ́mú déédéé dáradára tí ó bá to lára ẹ rí i wípé ọmọ ò ní ní àárẹ̀ kan wàhálà kan ò ní sí ẹgbàmí kan kò ní sí tó bẹ́ẹ̀ débẹ̀. tọ́mọ bá ń mu ọmú tó bá bẹ̀rẹ̀ ní ṣe èyí tí à ń yàgbé ọ̀rìn pé ìgbẹ́ ẹyin yẹn ẹ rí i wípé ó máa ń dúró níbí. ṣùgbọ́n tó bá yẹ pé à ń fun ní kókó à ń fun ní àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó bá bẹ̀rẹ̀ kò ní lè gba gbogbo yẹn mọ́ ẹ sì rí i pé ara ọmọ yìí ń kọ́ ó máa ń yọjú. kí ọlọ́run ọba kó bá wo àwọn ọmọ wa káwa náà ń kọ́ ká wò wọ́n dáradára kí wọ́n lè dirun dìgbà fún wa. kò ní jù báyìí lọ nínú ìròyìn tí ẹ ti ń gbọ́ láti ẹnu Fátan Masiac. nídìí ẹ̀rọ ọlọ́run kọ ìyáàfin Sebastian Yawedewu ló wà ńbẹ̀ fún àwọn ìkéde tó ń bẹ lọ́wọ́ mi mò ń bọ̀ wá. kí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ ku etí le kò ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́tí ń gbọ́ wa látojú lè ṣe wa rádíò tọpá ẹ bẹ́ẹ̀ farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tó wà ní ìkàwọ́ wa ń bì báyìí. ìkéde tó wà lọ́wọ́ wa yìí ń kọ oúnjẹ láti ọ̀dọ̀ ìjọba gba ojúléeṣẹ́ tí ó ń mójútó ọ̀rọ̀ ìlera lọ́rọ̀ ní orílẹ̀-èdè wa Benin níbí. ìjọba orílẹ̀-èdè wa Benin ó gba orí ojúléeṣẹ́ mínísítà tó ń mójútó ọ̀rọ̀ ìlera níbí tí wọ́n fi ṣètò ẹlẹ́ẹ̀kẹfà ìpolongo pínpín àmúdọ́ ẹlẹ́rẹ̀ fún àwọn èèyàn fún àwọn ìdílé. ètò ìpolongo yìí ń kọ́ yóò máa wáyé ní ìpínlẹ̀ litoral wa níbí. sídìí èyí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń mójútó eléyìí tí à ń pè wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ ní zonu sanitaire kútọnu ìkíní àti ìkẹrin kòtòní ẹ̀ àti quatre wọ́n máa gba ojúlé dé ojúlé tí wọ́n sì máa ṣe kíni tí wọ́n máa pín èmi ní àmúdọ́ àpò ẹlẹ́rẹ̀ àmúdọ́ tí wọ́n fi kíni tí wọ́n gbé sínú omi oògùn tó ń rẹ tó dára dáradára. ǹjẹ́ gbogbo wa pátápátá ká mọ̀ yí pé fún ìgbà tí wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ń kọ́ wọ́n ń pe gbogbo wa pátápátá yí pé ká kópa pàtàkì nínú ètò pínpín àmúdọ́ tí wọ́n ń sọ yìí yẹn ni àpò ẹ̀fọn ẹlẹ́rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pín fún gbogbo ìdílé ní ìpínlẹ̀ litoral wa níbí láìpẹ́ láì jìnà láti wípé kí gbogbo ìdílé kán lè ní ààbò lọ́wọ́ èmi ni ẹ̀fọn jẹ mí ẹ̀fọn ṣègbà ó ṣàwo tó máa ń fa àrùn bàtà mọ̀ sí paludism ní orílẹ̀-èdè wa Benin. ìkéde yìí ń jẹyọ láti ọ̀dọ̀ àwọn elétò àpapọ̀ tí ó ń gbógun ti àrùn tí a mọ̀ sí àrùn ibà ìyẹn ni paludism. kí ọlọ́run ọba lẹ́gbẹ̀mọ́ rẹ̀ kó ṣọ́ wa níbẹ̀. èyí tó wà lọ́mìn-ín kọ oúnjẹ láti ọ̀dọ̀ cap societe orelì tán ni kí a máa sọ fún yín pé àwọn wà lárọ̀ọ́wọ́tó yín ní gbogbo ọjọ́ fún ìgbádùn tẹ̀yìn ni. wọ́n ní àwọn nǹkan tá a mọ̀ sí wáìnì tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédé tó pójú owó owó ẹ̀ ò sì wọ́n lọ́pọ̀lọpọ̀ ó ń bẹ lọ́dọ̀ tàwọn. wọ́n ní àwọn wáìnì tí ń ṣe ti àwọn european wọ́n ní bordeaux superior saint emilion dari ẹ̀foríjì mi àti ní owó pọ́kú ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sọ tí ẹ bá ti wá sọ́dọ̀ wọn ẹ rírà lọ́dọ̀ wọn ńbẹ̀. bákan náà sì ni èmi ni champagne ilẹ̀ yìí bá ń fẹ́lẹ̀ nífẹ̀ẹ́ sí ni òun ló wà lọ́dọ̀ àwọn rẹpẹtẹ tẹ bá ti wá ẹ̀ rà á lọ́dọ̀ àwọn ní cap societe orelì. wọ́n ní àwọn wà ní òpópónà ti pech tí a bá fi carrefour club de roi sílẹ̀ wọ́n ṣílẹ̀kùn wọn ní gbogbo ọjọ́ láti aago mẹ́wàá 10:00 títí di 20:00 ìyẹn ni aago mẹ́wàá títí di aago mẹ́jọ
alẹ́. Wọ́n sì ti rẹkẹ àpọ́nlé tó dára dé yìí tí wọ́n ń pè ní accueil convivial fún gbogbo yín pátápátá tẹ́ ẹ bá ti wá. Ǹjẹ́ ẹ má ṣaláì wá sí Societe Aurelie o, wọ́n wà ní ọ̀nà ti èyí tí a mọ̀ sí Port de Pêche, ibẹ̀ ni wọ́n wà. Tí a bá fi Carrefour Club de Roua sílẹ̀, ẹ bá wọn pàdé, níbẹ̀ làwọn wà. Ní òpópónà Pêche làwọn wà, tẹ́ ẹ bá fi Carrefour Club de Roua sílẹ̀, ẹ bá wọn pàdé fún gbogbo àwọn wáìnì àti champagne tẹ́ ẹ bá fẹ́. Èmi débẹ̀ o, mi mọ̀ bẹ́yìn bá ń lọ, ẹ tètè múra láti lọ nítorí pé weekend la wà, ẹni lọ́jọ́ Jímọ̀ la Sátidé. Ọ̀túnla jẹ́ ọjọ́ ọ̀sẹ̀, gbogbo ohun tẹ bá fẹ́ ṣe, ìkọ́mọlẹ fẹ́ ṣe ni o, bóyá ẹ fẹ́ ṣe ìyàwó ni o, ìwúyè ni o, ẹ̀pẹ̀gbà free ni o, gbogbo nǹkan wọ̀nyí ẹ sá ti lọ sí àyè wọn sọ́dọ̀ CAF Societe Aurelie. Ní gbogbo ọjọ́ ni wọ́n wà níkàlẹ̀ tí wọ́n retí yín pé kẹ wá, pé gbogbo àwọn wáìnì wọ̀nyí kò sí èyí tó wọ́n níbẹ̀, owó pọ́kú ni. Tẹ bá ti dọ́dọ̀ àwọn ẹ̀rí, wọ́n wà ní òpópónà Pêche. Tí ẹ bá ti fi Carrefour Club de Roua sílẹ̀, ẹ bá wọn pàdé. Kò ní jù báyìí lọ lórí ìkéde àti ìròyìn tẹ gbọ́ ní àtẹ̀nufá tan màsí àti láìpẹ́ láì jìnà, ẹ má bá mi pàdé pẹ̀lú àwọn àáfàá mi tá a wá ṣètò tí ó kàn.

ìjọba orílẹ̀ èdè Benin gba orí ojúlé iṣẹ́ mínísítà tí ó mójútó ìlera fi ṣètò ẹlẹ́ẹ̀kẹfà ìpolongo pínpín àpò ẹ̀fọn ẹlẹ́rẹ̀ẹ́ tí wọ́n fi oògùn ẹ̀fọn rẹ lọ́fẹ̀ẹ́ lófò fún àwọn ìdílé. Síbi èyí àwọn tí wọ́n máa ń mójútó ètò yìí ní àwọn àdúgbò relais communautaire yóò máa gba ojúlé dé ojúlé láti pín àpò ẹ̀fọn náà fún àwọn ìdílé lọ́fẹ̀ẹ́ lófò níye tí ó bá tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wọn. Kí gbogbo àwọn ènìyàn múra láti kópa lọ́pọ̀lọpọ̀ nínú ìpolongo yìí ní àkókò tí wọ́n sọ, kí gbogbo àwọn ìdílé lè jèrè àwọn àpò ẹ̀fọn ẹlẹ́rẹ̀ẹ́ tí wọ́n fi lè dáàbò bo ara wọn lọ́wọ́ àárẹ̀ ibà. Ìkéde yìí jẹ́ láti ọ̀dọ̀ àwọn elétò tí ó ń gbógun ti àárẹ̀ ibà.